0: Gemelli di riber madin en jodja mort en lila di gewaltene, so she begeest de klasse glorniad no fushige, lumse joni heide RTE radio no geldachte, wor geet mille falte. Benjart kuel, agus njart oran am ribenis, as shogged in hocht de klug, agus beetje shaggish in de historical etangwalum, ter maribne hivrachi, agus de belly tagwala air balbug. Achtashan shach de klug, agus an am no yachtenish, tan de prieskel to nashunta, iter nashunta, agus geldachte, et alle hele ermadin, eng mare dualish.
1: Gwmenni di agheib. Fi eilif ni smwn ar iaf yn ora yn y sierfi siwchor yn sytiona dymloch lia hagwns cwna ag ogyn y eignw tyr ar ffôl. Chor beg na fi cair mil o dyna glwych ar lina chawrach chyr hwyr fi eid ychlaig y tacob ond lina bairdio o bon i fy nagriwt siach mi anna agos da hi dochen. Rydyn nhw'n tig neis ar fegnach 8 ffon gyd ac apsio dwrtiad ag sydd yn lin y ffosta agos dwrtiad o 2 ffon gyd gwydyn nhw'n tiarab agos iad yn yngasw'r. Tas ar rátaí gwachtu an verica Donald Trump, go bhéitir bhéití sa cruisíochan i dhéanamh leis an Iráin, a má bhíonn siad tailteanach deir a chuir sna hiarrachtaí lug le airm núclicha i dhéanamh. Roimh sin dúirte gur an hontaí bhí beartaí dhéanamh ar an Iráin chuir a rathó i dhiórtas rinne Qatar an Arab Hádach agus aontas na n-Imirítí Arabacha. Iar raig crinio réalta sin neamh go dúir níos mór léargas ag raig airgad is an RTE a bhíon sin na conspaid is dearnaí tá tarlaí faoi chúrsaí tuarastal san agriocht. Beag crinio na dhéis sin ag an airg cumar sáide Patrick O'Donovan le orstúrthóid RTE Kevin Backhurst agus le Carla Howard RTE Terence O'Rourke le pléan ar a méid a tugu le fisa